0: tẹ̀síwájú nínú ayé obìnrin. Bẹ́ ẹ bá wo ẹsẹ̀ 29, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, Jésù wá sọ fún wọn, ó lẹ̀ ẹ̀yin sínà, ẹ̀yin ọmọ agbára Ọlọ́run. Ẹnìkan ní kíni tó ń ṣẹlẹ̀? Ihun tó ń ṣẹlẹ̀ ni wípé tó o bá tètè yára gbàdúrà, àwọn nǹkan kan ń bẹ tó o bá gbádùn ẹ̀ láyé, tó o bá dọ̀run kò wúlò mọ́. Ẹnìkan níbi báwo, bó o bá lọ́kọ láyé, tó o bá dọ̀run wọn kì í lọ́kọ ń bẹ̀. Bó o bá níyàwó, tó o bá déjọba ọ̀run, wọn è gbéyàwó lọ́run. Gbọ́n tó sọ ní verse 29, Jésù dáhùn sì wí fún wọn wípé ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò máa gbára Ọlọ́run, ẹ̀yin kò sì mọ ìwé mímọ́, ẹ kò sì máa gbára Ọlọ́run. Wá wo ohun tó sọ ní 30, nítorí pé ní àjíǹde òkú, wọn kì í gbéyàwó. Níjọba ọ̀run àwọn nǹkan kan bẹ tá à ní mọ́ lò, tó o bá ilé gbàdúrà kó o ní, onítọ̀hún ti ṣìnà, ó lẹ́yìn ṣìnà. And that's why Jésù nìkan ni ọ̀nà. Gbogbo ẹni tí bá ń gbọ́ mi, ó ní òtítọ́ àti iyè. Níbi tó o bá wà, o ṣe ké bàbá mi. Má jẹ́ ń kú láì lápa. Ó dídí àmúbọ́ lára mi jábọ́lẹ̀ láti ìṣẹ́jú yìí lọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run.
1: Ẹ̀jẹ̀ á na máìkì sí bàbá ìlẹ́nu. Púpọ̀ náà sọ̀rọ̀. Nǹkan méjì ni mo sọ ènìyàn déèyàn. Ọgbọ́n àti ẹ̀yọ́nú. Ẹgbẹ́ ẹnjiníà, ẹ pé bàbá wọlé. Ẹjẹ́ wọn sọ̀rọ̀ sókè.
2: Orúkọ mi ni Ọláwálé Ọbáfẹ́mi Àbáyọ̀mí láti Èkó. Mo mọ
0: Èkó. Ẹ̀yin ará Èkó sí àwa bá mi lálejò.
2: Mo mọ ìpè yìí ní ọdún 2020.
0: 2020.
2: Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ tí máa kọ́kọ́ wá sínú ìjọ yìí, ó jẹ́ last month, nínú month mama. Nígbà tí mo mọ ìpè yìí.
0: Ní July.
2: Bẹ́ẹ̀ni, sà. Nígbà tí mo mọ ìpè yìí, Ọlọ́run gbé olùrànlọ́wọ́ kan dìde fún mi. Tó dẹ̀ dúró láti gbà yẹn títí di òní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí.
0: Olùrànlọ́wọ́ kan dìde fún yín. Nàwó ẹ̀. Wọ́n ní láti ìgbà yẹn olùrànlọ́wọ́ kan dìde fún àwọn. Olùrànlọ́wọ́ kan tó lè gbé ẹrù rẹ. Bí n bá gbọ́ tó ṣe àmì ìmọ̀bi tí ó ti dún ju ibẹ̀ ń ó ti bẹ̀rẹ̀. Ọya gba ìrànlọ́wọ́. Ẹ kígbe ní bàbá àmì o. Gbé ìrànlọ́wọ́ dìde fún mi. Sida.
2: Kì í tó mọ ìpè yìí sà, èmi gan fúnra mi mo máa ń wò pé ibì kan màá ṣàbálẹ̀ ayé mi jáṣá. Torí gbogbo ẹ̀ ó.
0: Get as it be.
2: Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run dé tí mo mọ ìpè yìí, owó tí ó fún mi tí bá kà ní ẹni èjì ó lé ní 10 million.
0: Ó ń tàn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Yàtọ̀. Ibi ejò ọ̀ká bá jókòó sí, kí ni mo wá bá? Àwọn tí wọ́n ó fi sí ayé rẹ̀ rán, tí ó sì jẹ́ iṣẹ́ fún ọ, fi agbára ṣe àmì kọ́ yọ sí ọ lójijì. Kì í wá ṣe kó yọ sí ọ nìkan, kọ́ wá bá ọ, kọ́ wá sàánú rẹ̀. In Jesus name.
2: So àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ni máa sponsor mi nínú gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Àti sports side because footballer ni mi.
0: Ẹ máa gbá bọ́ọ̀lù ní.
2: Mo dẹ̀ tún jẹ́ farmer. Mo dẹ̀
0: tún dáko. Kí lẹ máa gbìn?
2: Àwọn nǹkan tí mo.
0: Okay.
2: Mo dẹ̀ tún máa ń ta ice fish pálípálí. So nígbà yẹn mo ra lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó fẹ́ fi mí ṣẹ̀sìn nínú ọdún yẹn. Ọgbà tí wọ́n ń bọ̀ tán máa dé wọ́n bá tòkun bọ̀ níta ni. Wọ́n panu wọn mọ́.
0: Tòkun bọ̀ kí ni?
2: Ká.
0: Ẹ ti ra káà ni.
2: Mo ra Sienna ńlá fún ọkàn wọn fi ń bá mi ná East. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ó wá di last month yẹn. Láti 2020 yẹn náà orí ò dúró bó dẹ̀ ṣe ń wọlé náà ni mo ń sẹ́ndì.
0: Ìdá mẹ́wàá yín.
2: So ìgbà tó wá di last month yẹn nínú program 77 mo san ìdá mẹ́wàá lẹ́ẹ̀mẹta kí n tó kúrò nínú program.
0: Àwọn bí ọmọ tí n bá lẹ́sàn ìdá mẹ́wàá bí ẹ̀mẹta eré lẹ́lòmíì mọ̀ pé.
2: So nígbà tí mo dé láti 77 ní last month yẹn project mo ti pa ti pẹ́ díẹ̀ ìyẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ náà.
0: Ó bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà mẹ́ta ẹ̀sán ìdá mẹ́wàá ẹ̀mẹta tán. Kí ni project eléyìí o?
2: Farm náà ni sà.
0: Kí lẹ fẹ́ gbìn?
2: Mo fẹ́ gbin plantain àti tomato.
0: Ẹ mọ̀ ti dolówó àti kù ẹ fún mi 5. Ẹ tún fún mi 5. Ṣé ẹ rí tí wọ́n ń ṣe wọ́n gbàgbé bọ́ọ̀lù? Ọjà.
2: So gbogbo yẹn bẹ̀rẹ̀ bẹ́yẹn. Lọ́yà tí mò ń lò ti máa ra nǹkan lọ́wọ́ ẹ̀ náà. Ilẹ̀ tí ó pè mí sí bíi 400 acres ni ilẹ̀ yẹn tó wìn ní court. Tó wá sọ pé kí n jọ kí n wá partner òun wípé Timba lo lowo so that malema wale ma fun mi nile malema bi se farm lo so iyen na lo be mo ti fun lowo die ninu ose yi na
0: e ti sanwo die fun e yo fun yin le nbe se e mo bo na dako ni
2: no emi ni mo
0: eyan da okay e fe ra ni
2: be ni ile yen ti dite mi ni
0: how many acres ni
2: 5 acres
0: le koko ra nbe na o to gbe tomato aje nje tan
2: then sir so gba to wa dojo Wednesday ti mo wa si program e wa so pe e to ba le support Holy Communion bi pe ki won support any amount pe yan kan ti ra won carton of cup so lori joko mi be na ni mo ti send 110,000 sinu personal account ni pe mo support 2 cartons of cups ati 5 packs of communion
0: wine
2: so igba ti ma dele lojo yen that same person olore yen bo ye pe mi ni yen pe afa awon project ti mo te bere yen ko pe bo ni mo ba de mo wa ni mo pause na wi pe mo need owo bo ye so wi pe ki ma worry ma ri nkankan sin ese kese o send 900,000 si mi
0: 900 mi
2: idame wa ilele
0: le tun mu lo gbogbo yan ye si ori yin e sori sori re bi n ba gbo to se ami won a fi ohun olore mama yi ni ko se ami won yin olore ti o won yin alaanu ti o won yin oluranlowo ti o jose mole ke ni yes ore o loju e won ko won na ni abi e mo wa ki le
2: oju 90,000 lo emi na tun fi awon da mewa kan si mo le to send da mewa 600,000 kan na lenu Wednesday si eni na.